gbogbo àwọn lọ́jà ní ọjọ́ ite ní ọjọ́ ìní tí ń sọjọ́ ajé ojúmọ́ kejìdín ní ọgbọ̀n oṣù kẹsàn-án ọdún ta mọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún ẹgbà ó lé mẹ́rìndín ní ọgbọ̀n mọ kí n pé ẹ kú dédé wò yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láó sì wá kọ́.